tọ́ onílé mo bòde kí n tó wọlé o ajá òṣùpá ni mí mo bòde ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòde ó dẹran àmúṣẹbọ o àgùntàn bọ̀lọ̀jọ̀ tó náà wọ̀lú tí ò bòde ó dẹran àmúbọ̀ ọ̀ṣà kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ọba mi bẹ̀bẹ̀bẹ̀ tó ti ń bẹ̀ ká tó máa bẹ ọ̀wàwàwà tó ti wà ká tó máa wà ọlọ́run ọba mi tí ò lórogún tí ò lọ́bà kan yájó yájò ọkùnrin ogún ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ ọba mi kan lánàá lónìí ọba títí ayé àìnípẹ̀kùn kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ìwọ ni arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ̀dẹ́ ọlá aláàfin àjọbọ aṣú dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbólú ìgbàanẹ̀ tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ àkọ́dá ayé ni ọ́ o ìwọ náà ni a ṣẹ̀dá ọ̀run ọba mi tó tóbi tóbi tọ́run ò gbà á ó tóbi tóbi ayé yìí náà ò gbà á o wàá fọ̀run ṣelé ó fi ayé ṣe àpótí ìtìsẹ̀ gbogbo ayé pátáwá dàbí ẹlẹ́ngà níwájú rẹ ọba mi òkè kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ náà ló ti ń bẹ káyó tó máa bẹ ìwọ ló ti wà káyó tó máa wà ohun tó fi ń ṣàgbára kò yé èèyàn ẹ̀rù ẹ̀ ń bà mí olódùmọ̀rẹ̀ àlóhun tó fi ń ṣàgbára kò yé èèyàn mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ èmi ò mọ́ o mo dáyé mo bá là lọ́wọ́ ni alábẹ tó kọ́ èmi ò mọ́ bẹ́ẹ̀ ni ohun tó fi ń ṣàgbára kò yé èèyàn ó fi ọmọ sínú aláboyún egungun ló fi rọmọ ọ̀hún aláboyún ń jẹ gbígbóná ń jẹ tútù bẹ́ẹ̀ kò débi tọmọ ń gbè o àdìtú iṣẹ́ rẹ olódùmọ̀rẹ̀ kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o alágbára gíga tó lágbára ju alágbára ayé lọ ọba mi ọ̀run tó lágbára ju ọba ayé yìí lọ ẹ̀rù ẹ̀ ń bà mí ìwọ ni arílúròde olùmọ̀ràn ọkàn kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ àrúdẹ́dẹ́ ọlá àrúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ aṣú dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ látijọ́ mo ti dáyé èmi ò ríru ọlọ́run yìí rí o ohun tó fi ń ṣàgbára kò yé èèyàn kábíyèsí rẹ olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ nítolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó ti fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ́ rẹ̀ ẹn tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹn tí ò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ò sì bá wọn búra ẹ̀tàn òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ o tí wọ́n ń ṣe àfẹ́rí rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kàgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni ò wọ́n ní ta lọba ògo yìí olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà kàgbẹ̀yìn sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni ò ta lọba ògo yìí olúwa àwọn ọmọ ogun ò náà lọba ògo tọ́ àkíyìn ò nílé lóko lẹ́yìn òde
ni gbogbo bi ti afefe ikani yin fe de lo ro toni ake omode ake agbalagba akokunrin akobin tori iba meji ko won ni adase ni humo iba o ni humo o se alafia lewa gege bawa na se wa lo ro toni ododo bi o eje mo ki wa ko wa mojuba osu titun oni ni ojo akoko ninu osu kejo odun 2026 ita wa yi amo to se be atori ibere ojo akoko ninu osu kejo to emi wa to ri bere osu yi o na ni o laja lase olodumare baba ti wa nla osu yi ja o na latun ma fi ayo la fi ma la odun yi na ja o e ma sami ke ma gbe ito adua me oro n jade nu ase si n tele eri loko ti o gba mu lase olodumare to e je mo kiyin le kan si kaabo sori eto wa eto yin gbagede oselu o tun le furukoko o balẹ kasada o lalẹ wo atoti de o looro otuni gege ba se kowe e awa ni we ta ko leyin olohun olohun na lo tuku ko salagbara kan laye yi afi olohun oba oni e mo nje emene mo se beru to atoti de looro otuni olohun oba mi oke o de o gbagede oselu ololalewo a tu jo rinrin ajo oselu Nigeria ni a gbera wa rinrin ajo looro otuni nibo la ba eto oselu Nigeria de ni bogan la nlo o e dakun eja bira wa lere bi eto idibo odun 2027 bo ti se wa leyin lekun waye to si n se kokokoko to ni a sile kun fo ohun fe wole to ta ni n bo ta ni kan lekun ta la fe sile kun fun se mo pe ngba mi eyan nilo lati bere be a ba ti n gbo te eyan kan kun aye ijo si ni o kan sare lo bi lekun ni o sile kun aye ode oni o ti di pe keyan o bere pe ta ni n be leyin lekun ti n kan kun o Olorun mo ja sile kun fun awon ara bi to hey olujo mi go mo to so lo ko temi o arogbo lo bi eni ro goolu yin na lo de lo ro otuni yo radio apostle loruko gogo awon ta jo mu eto yi wa se ti gbo yin latori awon alase ikoni ta wa yi awon oga loga ni abala ikako kan Stephen Ige oni olowo button ni fun sa ta wa yi o ati gbogbo awon ta jo mo dase da opolopo lo ro otuni ti gbogbo e ti o fi mo lo ni serere werere gege ba se ko we e loruko awon eyan yi oni emi olugbemiga o motosho your radio apostle is here again en lembe un ojare e ku kale

0: mọ̀ ìjà ran yín létí nígbà tá à ń tàtà pínṣẹ̀ níjẹ̀jọ̀hún àní bó bá ti di lónìí bọ́lọ́run bá sọ wá dòní tọ́lọ́run sì sọ wá dòní tí ó sì tún máa sọ wá ní gbogbo ọjọ́ ayé wa gbogbo àní ìbéèrè ìjẹ̀jọ̀hún tá à lórí ọ̀fẹ́ láti dáhùn a mọ̀ mẹ́nu bá lóòrọ̀ tòní olóyè lẹ́kọ̀ọ́ sán ni níjẹ̀jọ̀ ká tó kúrò lórí ètò yìí mọ̀mọ́ kan pè wá tọ̀ àwọn mọ̀mọ́ olóríire tí wọ́n fẹ́ tẹ̀síwájú fún orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní kẹ́ ẹ lọ báwọn ṣe ìwádìí gẹ́gẹ́ bí ìmọ̀ ìjìnlẹ̀ èyí tí ọlọ́run tó fún yín bàbá ń sọ̀rọ̀ nípa ètò òṣèlú kì í ṣe ti nàìjíríà nìkan káàkiri gbogbo àgbáyé ni ṣùgbọ́n ti nàìjíríà yìí torí pé ọmọ nàìjíríà níyín tẹ̀ sì fẹ́ kó bàjẹ́ bàbá ní ká tú inú ká tú òde rẹ̀ oyè yín o bàbá ní ẹ mọ kó wá láti àwọn ọdún gbọ́nrin ẹ mọ bá wà fọ ní wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn tí ò sójú wọn gan wọn ó mọ nǹkan tó ṣẹlẹ̀ tọ́ mọ̀mọ́ wá béèrè ìbéèrè kan torí pé wọ́n mọ̀ páwò èso lóṣèlú wọ́n sì mọ̀ wípé àwo ò ṣetán láti gún bánà ẹnikẹ́ni léṣo ọ̀rọ̀ tí wá sì rèé wọ́n ní àwo sọ̀tún sòsì mọ́ bàbè kan jẹ́ ni tíà bí èèyàn bá ṣe dáadáa á sọ ó bá sì kù díẹ̀ káàtó á sọ torí bá méjì kọ́ ẹni tí ò bá ti mọ̀ ṣe bó ti tọ́ kó lè jáwé sóbì kó lè mọ̀ wípé omi ń bẹ lámù náà ni ẹ́mbásì ti ń ṣe dáadáa á lù lọ́gọ ẹnu kó lè mọ̀ wípé òun ṣe dáadáa o torí pé wọ́n ní káre báyìí òní mo rí iṣẹ́ yá tọ́ mọ̀mọ́ ń wá bi wá léèrè ìbéèrè kan ń jẹ̀jọ̀ wọ́n taari rẹ̀ sí wípé nípa ọ̀rọ̀ aláàjì àtíkù abubakar àwọn ni olùdíje fún ipò ààrẹ bó bá di ọdún 2027 látinú ẹgbẹ́ òṣèlú ADC ní ìjẹjọ́ asọ̀rọ̀ àwọn awuyewuye tó ti bẹ́lẹ̀ láàrin ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ẹbọra òwú bàbá olóyè olùṣègùn ọbásanjọ́ ṣebí ńgbà táwọn ń jẹ ààrẹ ó ní aláàjì àtíkù abubakar làwọn jẹ igbákejì ààrẹ a sì rí ètò òṣèlú àsìkò ọ̀hún bí wọ́n ṣe ṣe sáà àkọ́kọ́ nígbà wọn ṣe sáà ẹlẹ́ẹ̀kejì ó kù díẹ̀ kí sáà ẹlẹ́ẹ̀kejì kó tẹnubodò bó tilẹ̀ jẹ́ wípé sáà ẹlẹ́ẹ̀kejì a gbọ́ àwọn nǹkan kan wípé ẹ̀kọ́ ò fẹ́ ìjọ sojú múmu láàrin àwọn méjèèjì wọ́n ń gbéná wojú ara wọn lábẹ́nu ni àmọ́ wọ́n ń ṣe ní ìṣóonú ẹ̀ kú torí pé báwọn èèyàn ṣe pè wá ń jẹjọ́ náà wọ́n ní ó dàbí wípé aláàjì àtíkù abubakar wọn èé fẹ́ sọ̀rọ̀ pàápàá bí olóyè olùṣègùn ọbásanjọ́ bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní àtíkù abubakar àwọn máa ń ṣe níṣe wípé tọ́ ṣe bọ́gà àmì ni jẹ́ kí n dákẹ́ ká fi ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ́ ń ṣe tiẹ̀ àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n tọwọ́ bọ aláàjì lẹ́nu o aláàjì ni wọ́n sì gbẹ́nu tàwọn náà fún alájọ́fọ́ bàbá ń pọ̀nyínlé bàbá látijọ́ yìí à ń rẹ́spẹ́tì yín ni ẹ sì wá máa gún mi ní bánà mi léṣo ń gbòòrò ayé wọ́n sọ̀rọ̀ mọ̀nà bí n bá sọ̀rọ̀ àwọn èèyàn sọ wípé gbogbo ẹ̀sùn tẹ́ fi ń kàn mí bẹ́ẹ̀ náà lórí aláàjì abubakar àwọn náà sọ̀rọ̀ lọ̀rọ̀ bá di wípé ṣé pé báyìí ni ọ̀rọ̀ ṣe rí aláàjì náà mo ti ń taná sí ọ̀rọ̀ wọ́n mọ̀ ti ń tan ìmọ́lẹ̀ sí i màmá kan wá bí wá lè rí ọ̀rọ̀ ń jẹjọ́ wọ́n láwọn gbọ́ ń tàwọn wípé aláàjì abubakar wọ́n ní àwọn iléeṣẹ́ kan ní Dubai wọ́n ní àwọn iléeṣẹ́ ọ̀hún wọ́n ní àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wà ń bẹ̀ wọ́n ń gbà wọ́n síṣẹ́ wọ́n ní kàkà kí wọ́n fún wọn ṣẹ́ wọ́n ó tún máa lé wọn ní ṣàràṣàràṣàràṣàrà àwa ni ẹ lọ bá wa béèrè pé ṣé bẹ́ẹ̀ lórí ẹ bá wa taná sídìí ọ̀rọ̀ ọ̀hún olóyè lẹ́kọ̀ọ́ sán ni ó yá.
1: ẹ ṣeun atọ́kùn. A ṣe ìwádìí.

0: lórí iṣẹ́ yẹn a bí àwọn èèyàn léèrè a dẹ̀ bí kódà a bí ìmọ̀ ẹ̀rọ gan léèrè lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò dẹ̀ sí ìdánilójú pé ó ní ilé iṣẹ́ kan ní dubai.
1: Àwọn èèyàn sọ pé wọ́n ní ilé iṣẹ́ ní dubai.
0: Ọ̀rọ̀ kan ti ẹ̀ jáde nígbà kan illegal gara kan báyìí ní Kings Aid Road ní ẹ̀gà ìgbòkú ọ̀sọ̀lẹ̀ wọn lòun lónìí.
1: Ní dubai.
0: Bẹ́ẹ̀ni wọ́n ní àti rí gbé kìí ṣan lónìí. 2022 gan ni ọ̀rọ̀ ti jáde website kan fact checkers wọ́n ní pé òun kọ́ lónìí ilé yẹn wọ́n kàn fi wọ́n di ilé lórí ni. Ṣùgbọ́n ó ní àwọn ilé kéékèèké tí ìṣe tó ga gàgàrà bẹ́yẹn ilé gbé ní dubai tó yẹ pé àwọn èèyàn yálé wọ́n gbélé níbẹ̀. Lórí ẹ̀ pé àwọn tó ń bá iṣẹ́ àwọn ọmọ nàìjíríà wà nínú wọn àwọn tó ń ṣọmọ nàìjíríà wà nínú wọn ní ti dubai nìyẹn. Ìyá yẹn tó wá sọ̀rọ̀ síwájú wípé àwọn gbọ́ wípé àwọn tó máa ń sábà bá ṣiṣẹ́ pé àwọn ará òkè ọya ni pé kì í gba àwọn ará ìsàlẹ̀ níbàyè sí iṣẹ́ àtúnyẹ̀ yẹn náà wò á ní pé àwọn ilé tó kọ́ sàn yẹn pé àwọn tó ń bá ṣe àbójútó bẹ̀ pé àwọn ará yorùbá wà níbẹ̀ ibo wà níbẹ̀ sáúsà tó wà níbẹ̀ haúsá náà dé wà níbẹ̀ nàìjíríà ni. Káwá tí wá sọ̀rọ̀ jù èyí tí ó ṣojú wa gangan níbàyí ní nàìjíríà ní bíbáyé ó ní iléeṣẹ́ kan nìkan tẹ́ pé ìbẹ̀rù ti ń pawó jù kò tó ti pé wàhálà òṣèlú gba iléeṣẹ́ yẹn lọ́wọ́ ẹ̀. 1988 ló ti dá iléeṣẹ́ yẹn kalẹ̀ River State Headquarters mi fẹ́ dárúkọ iléeṣẹ́ yẹn pọ́n pé à ń ṣe ìpolongo àbí pé à ń ṣe òṣèlú. River State ló wà ní gúúsù nàìjíríà kò sí ní kaduna kò sí ládámáwá kò sí ní kano. Ó láwọn iléeṣẹ́ kan náà ní kaduna àti kano náà o ṣùgbọ́n ibi tí ó ti ń rí nǹkan kan mọ́lá jù River State ló wà. Ìyẹn ní ẹlẹ́gbẹ́ kan a wá sọ̀rọ̀ lórí àwọn tó ń ba iṣẹ́ tààràtàrà lé ní ilé ní gangan àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ tààràtàrà bàtà ṣèwádìí mẹ́ta láre tó súnmọ́ jù ìkan ọmọ kogi ìkan ọmọ imo ìkan ọmọ ọ̀sán. Kò fẹ́ sóòótọ́ ọ̀rọ̀ nídìí ọ̀rọ̀ pé àwọn arápá àbí kan ló ń gbà ṣiṣẹ́ àwọn arápá àbí kan ló ń gbà ṣiṣẹ́ lórí ti àtìkù nìyẹn. Èmi sì ẹ̀lẹ́ rò wípé ní ọ̀sẹ̀ yìí o a máa kúrò lórí àtìkù àti Ọbásanjọ́ pàbọ̀ sórí Peter Obi ṣe àwọn pẹ̀lẹ́ṣẹ̀ ti ń dé ká máa yẹ àwọn tó fi díje wò lẹ́yọ kankan kì í rẹ́ ṣe máa bí oṣù tó lágbára nìkan a máa sọ lórí ṣòwò rẹ AAC gbogbo ọmọ tọ́pátá la máa ṣe àgbéyẹ̀wò fún. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan tí wàá bẹ́lẹ̀ lálẹ́ àná láàrin Ọbásanjọ́ àti àtìkù tó jẹ́ pé a gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lé lórí náà ní ẹni. Ṣùgbọ́n ẹjọ́ ìbéèrè ọ̀sẹ̀ tó lọ kì í ṣe ìbéèrè màmá yẹn nìkan bọ̀dá mi dáadáa kan náà bọ̀dábọ́lájí láti Àkálà àwọn náà béèrè pé kí nìkan náà tí ó yẹ kí a wò nínú olóṣèlú ká tó dìbò fún. A ti ṣàlàyé yẹn lórí ètò yìí ó lé ní ẹ̀mẹ igba tí wọn bàí tí gbọ wọn tí ṣe pé tí wọn bàí tí gbọ kò nígbà tí wọn kì í wọn lè gbọ tán.
1: O gbogbo gbà láàmọ sọ
0: orí ọrọ olúwa ni a gbọdọ ṣe àṣìṣe. Alákọ̀ọ́kọ́ mo ṣe máa ń sọ ni pé a ti máa bọ ẹni yẹn.
1: A ti máa ṣe bọ rẹ̀.
0: A ti máa ṣe bọ ẹ̀ ó ṣe pàtàkì. Torí ijó tí wọ́n bá gbi igi jẹ́ nǹkan ni àtàrí nǹkan ọ̀run.
1: Ijó wọn bá gbi igi.
0: Ijó nǹkan àtàrí nǹkan ọ̀run. Wẹ́rẹ́wẹ́rẹ́. Bọ́dẹ̀ ṣe ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tó ń dìde bọ̀ yẹn. Àwọn nǹkan tó máa jẹ́ gígí yẹn dúró re. Òun ló ti ń wà lára ẹ̀yẹn. Àti máa bọ̀ ṣe pàtàkì láti mọ ọjọ́ ọ̀la. Ẹ kọ́kọ́ mọ àti máa bọ ẹni yẹn àti àwọn kó tó di fàyè ẹ̀ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ aláwọ̀kọ́ nìyẹn. Nǹkan tó ń sọ lẹ́nu náà tó ń sọ lẹ́nu lénìí náà ẹni kó gbé kalẹ̀ ó ló fẹ́ fún wa ná iná dá lóòótọ́ iná dùn ọ̀nà wo ló fẹ́ gbà fún wa níná. Ó fẹ́ ṣe títì wo Nàìjíríà bó ṣe délé ní báyìí ewu gan ló ti fẹ́ bẹ̀rẹ̀ ńbẹ̀. Ara kan tó bá ń sọ ìyàwó pé ṣé ó mọ̀ kan tó ń ṣe báwo ló ṣe fẹ́ ṣe ibo ló fẹ́ gbé gbà ọ̀nà wo ló fẹ́ gbé gbà àti títì ẹ̀kọ́ ẹ̀kọ́ gbogbo ọmọ Nàìjíríà ló máa fẹ́ kọ́ lọ sí skul ọ̀nà wo ló fẹ́ gbà ọ̀nà ọmọ Nàìjíríà lọ skul ṣé wàá gbé ilé ẹ̀kọ́ súnmọ́ wọn ni àbí àwọn kurikulọ́mù kó kí náà ń kọ́ wọn lọ́hùn ṣé kan tó ti kọ́ 1964 náà ló ṣe fẹ́ máa kọ́ wọn. Àwọn béèrè ta máa ní kí àwọn tó fẹ́ díje kí wọ́n máa dáhùn fúnra wa gangan nìyẹn. Ṣé wọn ó ti ń di nǹkan mẹ́ta báyìí aláwọ̀kọ́ ni pé a ti máa bọ̀ ẹlẹ́ẹ̀kejì nǹkan tó lóun fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta làákàyè ẹ̀ láti ṣàlàyé nǹkan tó lóun fẹ́ ṣe a máa dẹ̀ gbọ́rọ̀ lẹ́nu spokesperson àbí pé ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan gbẹnu ẹnìkan sọ̀rọ̀ ẹ̀kẹ́ ni ẹ bọ́ta fúnra rẹ̀ sánsan kó wa sọ̀rọ̀ torí wọn ì bá yàn ṣèjọba o. Kí ni kan dẹ̀ wà lọ́rọ̀ ìjọba tí n bá jẹ́ olori ba emi ni gomina eyin ba keji e mo weju mi lo e gbona ju mi lo ori peju temi lo olohun mo bi pe e ni tayo bi ti mo wa tori te ba lo tayo bi ti mo wa
1: en yo ile yanu
0: awon ti won binu yin
1: en yo
0: ilo nse be ni se orobo nikan lo mo we ni enu e yaju se o nikan ni sora o fe je lese ni o fe ka won yan ri pe ohun lo gangan njoba bi bo ko wa be fi go head ni to ba ti diyan be ile ya ni yen itumo yen be ni pe en te ba ri pori e sa na ju ni awon to ndije
1: en yo
0: oni ke tele tori koda ke ni yen ko ru professor aye yi sabe won ni tayo ju nkan to fe lo ko ba di wahala fun won oro kan sele nigbati yara to nbe lo oro yi lodo bi deji ase ri le ni o be mi lojiji
1: ko ba yin lojiji
0: ko ba mi lojiji mo mo re yan ti are je
1: ki le ti ri ti o fi ba yin lojiji
0: e se ara nkan ti mo ri ni pe won lo sile gesi won ma nse forowani lenuwo fun are won di olodiju nigba yen are nsin ye pe oro na bawo le yen fe se idoke gbodo bawo le yen fe se eto ilera bawo le yen fe se ma tan bi are lejo are nsin to olodiju nigba yen na se yorufa yi baba mi dawon oro yen
1: abisi olohun
0: ben ayade baba mi dawon oro yen
1: kai
0: se yorufa lo fe je president ni se ayade lo fe je president ni a meje le ni ba won ti esi ba o si o si gbere are
1: abisi olohun
0: awon lo dawon fa re lori mo se ma se ilu
1: e dako
0: e kan ti wa lo gba
1: re yorufa
0: ta so yi on gba lo
1: abisi olodun mare en to ba re dawon njo si
0: be ni on lo dawon fa re ni chatamouse london ma se fe se oro ina
1: kai
0: o gba lo wa le ni we ikeji o ti san lo won ti eri ti eri won si ti e won je won ko ka fun
1: abisi olodumare
0: ta lo wa njo ba leni en ti o soro nigba ta fe so bo se fun atun lu se
1: iyun ni pe en ta fe dibo fun
0: ohun gangan le ma go tenu e
1: oro enu e ni ka
0: do ki oro pe awon to sumo abo mo abe gbe baba abi ya e ohun abi ni wo lo fe dije aso ko to fe se
1: se ibi ogun ti nja wa gan nu
0: ibi to ogun ti wole si nigeria ni
1: oloye le kan so ni mo fe bere oro kan lori oro ti mama ti won pe wa ni jejo tori pe awon kan ba won ti saba mo nsele ju mama en ta won na bi wa le re bere won gbo ni o ni bi kan o se wa je wi pe awon oloselu wo ba ti di asiko idibo bayi oto mo busi je o si o mo botun je ki lo mo fa gan
0: eni ko ni inu ni bi ni ti bere eni ko ni tembele kun bere
1: ta
0: ekiti daye ti pe
1: ekiti daye ti pe
0: aso adapo
1: abisi olodumare
0: elomi mo wi pe mo ko fi sabeju re ni o
1: eyin o
0: emi ati jo ndije fun kankan bayi ma joko nu ko ro yara mi apesili ori apesili pe ju temi lo apesili to ba n ba awon aralu soro won ma n gbo ti e temi ba ba ara du soro bi ki lo nso na ma nso ba mo se le se o ja paro mo eja le yan buruku ni eja ni pe nje yan ni pe o eje yan ni fi we lojojumo
1: abisi olodumare
0: iye le ma ba yi nkan te ba se fun lu gan ni le so mo
1: kai
0: mi je yan mi pa yan
1: kaka temi o koju mo ti mo fe se
0: a da wa la sin lagbada e ma yan
1: a mo ba ni eleni je
0: bene
1: abisi olodumare
0: en to de mo pe o kun fun kankan kan ni ma saba se be en to ba kun fun kankan kan to pe ori e nsana inu e de da te pe ohun gan wa awon eyan kiri beje ba so le gbo te nu mi ni raye lo ran ran de be yen sugbe to mo pe won o loro lenu to won fe so yi ta fi lo kona mo oro ara e pe ko fi le sana bo se n ba ye leni leni je wa ka kiri yi ta fi dagba soke bo se ma fa ni leni wa le la ma ba ka kiri
1: to e seun oloye le kan san ni oro n be lo oro to ni ta fe tana wo daada amo ka to lo sinu oro ohun a ni alejo gege bi ise wa koko meji mo fe agbeyewo loro to ni a soro oro to ni se pelu ipinle Oyo a si soro eyi to ni se pelu Atiku ati Obasanjo ohun ti won jo fapo tori pe emi ti mo ri o wi pe bo ba ti di asiko idibo bayi bí Àtíkù bá ti náwó kè wípé àlémi náà fẹ́ ṣe ààrẹ bàbá ó jáde látijọ́ yìí èmi ò gbọ́rọ̀ lẹ́nu olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nípa Àtíkù àmọ́ tàtíkù bá ti sọ wípé àníṣẹ́ èmi náà mọ bí tí bàtà ti ń ta àwọn ọmọ Nàìjíríà lẹ́sẹ̀ mo ti wà ní ilé àpátárí ìrùn asọ́rọ̀kì a mọ àwọn nǹkan tá a lè tò tá a lè fi kúnra wọn tí Nàìjíríà fi lè tó bàbá ó dìde ni o wípé kò sọ́nà tó gbégbà mo ti wò wípé wọ́n ti jọ ṣèjọba rí ààrẹ igbákejì bẹ́ẹ̀yìn ò bá tiẹ̀ tí gbogbo èèyàn lẹ́yìn ẹ̀họ́ wípé ẹ̀ńtà àtijọ́ rìnrìn àjò bí gbogbo èèyàn bá tiẹ̀ fọwọ́ tì ọ́ lẹ́yìn èmi ó tì ọ́ lẹ́yìn kí ló ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì a tanná wò láàárọ̀ yìí bàbá tún sọ̀rọ̀ lánàá òde yìí wọ́n á wòye pé ó dàbí pé nǹkan míì ti wà lọ́rọ̀ yìí o ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní mọ́ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúwaṣeyí Mákindé olóhùn ó ṣe ń tòun o kí ni nígbà títí aoro ẹ̀ṣí ẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ kìíní àná gómìnà ni wọ́n fi ẹ̀sùn kòun póun lòun kọ́ àwọn ọmọ pamọ́ pé kò sí ohun tí wọn ò sọ sí òun tán wọ́n ní àwọn ẹgbẹ́ alátakò wọ́n kan òun ní kó púpọ̀ nígbà tóun wà nínú ìbànújẹ́ ọkàn ń tòun wọ́n ní àmọ́ òun wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé níbi tí àwọn èèyàn fojú sí ọ̀nà gbábẹ̀ àwọn ọmọ àtàwọn olùkọ́ wọn wọ́n jáde wọ́n sì dé àmọ́ òun fẹ́ ṣèwádìí bí ikú ṣe pa tọ̀bẹ̀ ṣe kún òun ó gbé ìgbìmọ̀ kalẹ̀ tí ó ṣèwádìí wọ́n ní kó mọ́ ṣe lánàá òde yìí gómìnà ó gbé ìgbìmọ̀ kalẹ̀ o wípé kí wọ́n lọ ṣèwádìí n tó ṣẹlẹ̀ gangan ní àhóró ẹ̀sìn ẹ̀lẹ̀ tọ́ ojú tẹ́ fi wò ó olóyè lẹ́kọ̀ọ́ sán ní ẹ bá wa tàn mọ́lẹ̀ sí ṣóhun tí gómìnà ṣeun ṣé bó ṣe yẹ kí wọ́n ṣe nù ṣóhun tí wọ́n ṣe ṣó dá lóòótọ́ àbí báwọn kan ṣe ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ ló ṣe dá kí lẹ́yìn rí wípé yóò jẹ́ àtúbọ̀tán ohun tí gómìnà tó gbé kalẹ̀ lánàá ọ̀hún yóò ṣe èso rere torí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ́tún lọ́sì kódà principal mama alamu wọn wà lórí ìjókòó àwọn àtọkọ wọn mora wọn méjèèjì ń bẹ professor àti mama principal ppp náà ló jọ bẹ̀rẹ̀ rẹ bí ti tẹ̀yìn náà ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú paradise p náà ni ppp tọ professor principal paradise tọ ẹ bá wa fi ojú àgbà àtẹntóní ìmọ̀ nípa ọ̀rọ̀ òṣèlú nàìjíríà ẹ bá wa fi wo ọ̀rọ̀ yìí àmọ́ ẹ jẹ́ kí n bomi làánú ká ṣe mímu bá a bá wa padà dé a mọ̀ tẹ̀síwájú ẹ mọ̀ yìí kò ń bẹ̀ ẹ lẹ́ ń bẹ̀ ẹ kú kalẹ̀.

0: tọ́ ẹjẹ́ àtúmọ̀ kìí kù kalẹ̀ ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa. Gbàgede òṣèlú ò náà ló ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Àmọ́ nígbà tá à ń lọ rèé dátọ́ mi lẹ́ẹ̀kan mo ní ìròyìn ayọ̀ kan fún yín ni. Bí n bá sì sọ wípé mo ní ìròyìn ayọ̀ fún yín, mo gbé àlejò olóore wá bá yín ni. Torí ìbá méjì kọ́. Ṣé rí ní Nàìjíríà yìí bá a bá sọ wípé àjọmọ̀ ṣe náà ni tí gbogbo ẹ̀ ó fi dà. Àjọmọ̀ ṣe náà ni tí gbogbo ẹ̀ tí ó fi tó pín. Ṣèbí ń gbà bá rí àǹfààní kan. Àwo mú wá fún yín náà ni. Torí pé ẹ ti mọ̀ wípé ohun tá wà bá sọ. Bá a bá ti sọ pé bẹ́ẹ̀ lórí, bẹ́ẹ̀ náà lórí o. Bẹ́ẹ̀ bá sì tọwọ̀, ẹ mọ̀ wípé rere ni Olúwa. Tọ́, mo tún gbé ilé-iṣẹ́ Multistream Limited. Àwọn ni wọ́n wà lórí ètò lóòrọ̀ tòní. Òdú ni wọ́n ò, wọ́n yìí ṣe àìmọ̀ folóko. Wọ́n ti wá sórí ètò yìí láìmọye ìgbà. Ẹ ti mọ̀ wípé ohun tí àwa bá ti kẹ́fín pé kò rí bí wọ́n ṣe ń sọ. Àwo ò ní bá wọn lọ́wọ́ sí láíláì. Torí orúkọ ti a ni. Àmọ́ ń gbà táwa náà ti rí táwọn èèyàn sì ń pè wá wípé ẹ dákun o. Ilé-iṣẹ́ Multistream yìí, àwọn ti rí àwọn ilé-iṣẹ́ tí wọ́n ń sọ̀rọ̀, tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀. Tí wọ́n yìí number one ni wọ́n. Gbogbo tí wọ́n sọ fún àwọn ni wọ́n ṣe. Gbogbo tí wọ́n láwọn ó ṣe pátápátá, ò ní wọ́n múṣẹ o. Inú tiwa náà dùn. Orí wa sì wú pẹ̀lú wípé àníṣẹ́ ẹ wá pín àǹfààní ìkó kárí àwọn kan ètí ìgbọ́ ń pa rẹ̀. Àwọn kan sì ń pariwo ebi. Ẹ dákun ẹ wá bá wa fi ọ̀nà àwọn èèyàn táwọn náà fi mọ rí nǹkan ti bọ ẹnu. Àtúgbé ilé-iṣẹ́ Multistream wà lóòrọ̀ tòní. Bẹ́yìn ò bá tí ìgbọ́ ń pa wọn tẹ́lẹ̀, ẹ dákun ẹ yá tètè farabalẹ̀. Kẹ́ ẹ mọ gbọ́ ìròyìn ayọ̀ tí wọ́n mú wá lóòrọ̀ tòní. Ẹ̀yin tẹ́ ẹ sì ti ń gbọ́ tẹ́yìn náà wá ń wò ó wípé ṣé kẹ́ ẹ tọ̀wọ̀ àbí ẹ mọ́ tọ̀wọ̀. Ẹ mọ́ já àǹfààní yóò fòyìn ru láàárọ̀ tòní o. Torí pé ìjà faraba yìí ṣé kí n má tàn yín ò léwu lọ́pọ̀lọpọ̀. Tọ́, Multistream Limited, ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀ olótùú. Ẹ kú ọjọ́ mẹ́ta.
0: A kú afẹ́fẹ́ yìí.
1: A lè kú ọ̀rìnrìn yìí.
0: Tọ́,
1: gbogbo lélódé.
0: Gbogbo lélódé, ó dọ́dọ̀ tí yín náà.
1: Ó dọ́dọ̀ wa.
0: Mo ní ìṣẹ̀mọ́ bí ń lè rè pé ṣẹ́ ẹ̀rẹ̀ yìí òtútù yìí ni.
1: A rí o.
0: Ẹ rí i.
1: A rí o.
0: Tọ́.
1: Orúkọ tèmi ò yí padà, tèmi tó pẹ́ Ayọ̀délé. Láti ilé-iṣẹ́ Multistream TM Limited. Gẹ́gẹ́ bí ti àwọn olóòtú ti sọ, olóòtú gan ti parí ìpolówó. Ṣùgbọ́n káwa kọ̀ fi ọ̀rọ̀ kan ni. Torí pé Ọlọ́run ti parí ọ̀rọ̀ nìyẹn. Ilé-iṣẹ́ Multistream TM Limited. Nǹkan méjì péré náà nà mọ́ wa. Bí kò ṣe ìlera àti ọ̀rọ̀.
0: Ìlera àti ọ̀rọ̀.
1: Ìgbà míì mo tún máa ń pè ní ìlera ti àpò àti ìlera gangan. Pé téèyàn ò bá ní ìlera
0: ti àpò. Ìlera ti ara àti ìlera ti àpò. Ṣé èèyàn máa ṣàìsàn lápò
1: náà? Bàbá ó ní agbára o. Ìwé bíbélì ìwé orin kan àwọn tẹ́ráfù kọ́. Ó ní pé téèyàn bá ṣàìsàn tí ó bá lówó lọ́wọ́. Bàbá ó lè jẹ́ nǹkan yẹn ló máa pa.
0: Téèyàn bá ṣàìsàn tí ó lówó
1: lọ́wọ́.
0: Kábíyèsí.
1: Òun ló fi wá darí pé kéèyàn máa wò lera ẹ̀. Kó má dipo máa wá dipo máa wá yẹn gere bíi pé owó ò ní ka mọ́ débi pé kò ní sówó gan. Kò sówó ló máa ń jẹ́kẹ́ ẹ̀lẹ́ àwa Yorùbá máa sọ wípé ikú kan ló ń pààyàn. Tówó bá wà ẹ máa rí pé èèyàn máa ṣe check-up fún gbogbo ìgbà ni. Ẹ lọ wo àwọn olówó yẹn. Wọ́n ní fẹ́ kú. Báwa tá a lówó la máa ní wo. Ẹ lọ jẹba.
0: Wọ́n bá ní ayé òdùn
1: kò sówó ni.
0: Kò sówó
1: ni. Tówó bá wà kò sẹ́ni tó fẹ́ kú bàbá. O ní iléeṣẹ́ ṣe wá gbé ìlera àti ọ̀rọ̀ wá. Ṣùgbọ́n ìlera àkọ́kọ́ ni pé wọ́n ní product kan tá à ń pè ní ginger herbal extract tó jẹ́ òdu ni fún gbogbo ilé ńsìn. Torí pé gbogbo ilé ni ginger máa wà. Àwọn kan ti ẹ̀ pè mí jẹ́ òun pé àwọn nílò ginger ní Osun State ba o le ma debe o wa nbe ko sibi ti o si lori lede Nigeria yi iyen tun mo se pe teyan ba fe ma lo abufe di alagbata ko sibi ti o ti le da alagbata to le lo mi a ma wo pe ah bawo la won je fe se won kon so lori radio ni awon lagbare awon olowo ko so yete o fi le bere
0: ko si yete o fi le bere ni jinja igan te nso yi ise kini nse
1: ise to nse wa ti wa po de bi pe a fe le ma yona nu akoko ni pe iwo sa wo gbugbu esan to ti wo pe iwo gan ti lori sirisi ogun abo ti so fun eni lewo so pe e sa ma lo le owo olodun lo je ku si iwo wa dodi nja wo
0: abisho
1: ma ri pe rere ni oluwa latara be elomi awa di pe ah ku si bi to hun ni royin jinja ide iya kan si pe mi lose ose ta ose yi na ni won ti ma lo jinja tele o da pon wa si kan lo mo enikan lo tun wa so fun pa e lo dodi nja wo ni a jinja to mo to je kun si ohun ti ohun si register pelu o ti se pada si ibi to fi to sangu e si o ti lo pada lo mu
0: abi ese o ti kokoko koyin si
1: be tele o ti koyin si
0: eyan kan ti en wa so wi pe to
1: so ma lo jinja
0: o gan lo na wa
1: o n lo jinja tele o ti se wa nlo ṣugbọn o mo se wa n ro gbogbo ara ile ko se ni ti o le lo awon ti o le lo ju bi a meji lo boya en to loyun atensi boyo ti ku ta gbo dalan
0: ha
1: mo yi ma so ni dan leko ni ṣugbọn wa to ku ko se ni ti o le lo ṣugbọn wa si dan leko lati le mo ta se nlo tori pa awon kan wa nta je pe won kan nta nitori owo
0: abi ese
1: won ni imo yen
0: won ni imo
1: ni dan leko ya ma ko yo to se nlo ati teyan tun se le lo fa awon kankan ati nkankan ta ni le so lori afefe ati teyan tun se ndo loro tu wa gbo dada o atun ma nsalaye nkan to ye ka je asin ti o ye ka je ti o ba lawa ti o ba wa lara mu
0: e tu fun awon eyan ni danileko
1: idanileko yen o fe je ni gbogbo e
0: elomi ko si nti o le je
1: be ni
0: ki si akoba fun agbara
1: o ti ye yin o lo nda wa ala le si agbara igba mi gan yan gan le ma logun to je pe nkan bayi ni ma se nkan bayi ni ko ma se ma je ri pe yan ma lalafia isogun o ni idanileko ise ma waye ni ola odi oni lati le mo awon ti jinja nse yato si jinja alawon product mi sugbon jinja gangan gangan on ni agbe lori tori pe o ti mu agba igbeye en to ni stroke ni en to ni glaucoma en to ni cataract en to ni rheumatism arthritis ni en to je pe orisirisi high blood pressure low blood pressure ko se ma daruko awon kan se ma pe product ni gbogbo ni se
0: hai
1: tori pe awon ton fi sinu e o lagbara eroja ton fi sinu e tori pe to ni ile ise yi ojogbon ni en to ko nipa ta se npogun ni sugbon wa yi ti e pada latara pe o fe wo pe ka pada si orisun wa to je ibile
0: awon igbogi abise olorun
1: un lo se pada o wa ni pe
0: olorun gan lo da ewe
1: be ni o lo la o da fun lilo wa sugbon o ja pe won ti fi olaju fi ko wa lomi obe olo fi je ki jinja yi odun meta ki nse kere mi a je se ntesiwaju
0: abi iso lojo mare
1: ewo e ma je so ran pa nkan to nse nto se po iwo wa gbe ko sugbon ti mo ntori e so ni isin ni pe e ti fi bere o ni pe kosi ba mo je fe se ona wo mo fe gbegba se mi ni lo to bobo kugo ko ni ri ko to bobo pupo o ti de bi bus stop be toro de mi loju won ni en to ma daso fun ni
0: torun
1: e lawo wo
0: abi ise olorun
1: ana ni friday osose ni osose ni
0: ki le mo se
1: ni ile ise ma sanwo fun yan
0: osose le mo fun
1: osose no ma gbo
0: osose
1: be ni wo sa ti gbianju e wo te se jade nsin te wa studio se ti mo pe in te ba jade si studio awon kan fe ma gbo hun yin
0: so ye yin
1: ohun le se jade
0: eyo
1: n to ba mu yin te jade ohun ni pe e gbianju o ni gbianju ti le na ile ise ina nso
0: ke o gbegbese kai ti won o ti e debe wo la o o ba debe won na lo confirm kai
1: o ni pe to ba ti wa be iwo sa wa si shop fun re si shop online won we ko si shop mewa iwo na lo wa ma gbo eya kokan eyan wa le si shop baba mo wa si shop leni mo wa ti leni mo ti lola mo ti lotun la e jo so ma rowo me ko le rowo iyan tun mo se pe to ba ti si gbianju ti e to ba tin sapa company na ma ri
0: abi ise olo
1: osu to nbo yin iro ati wa ni monti abi ni monti ni osu yi gangan ni car award yes car award fa won to ti qualify third car award ti ise ma pin ni third
0: oko fe
1: be ni awon to ti qualify fun
0: kai.
1: Tori amisa pe ototo ni owo osose. Ototo tun ni owo award.
0: Kai.
1: Ototo fun awon to ti qualify fun moto tan so.
0: E mo se idanileko.
1: Beni.
0: Ojo wo le mo se?
1: Awon lala ma se idanileko ile. After Sunday service, agumeka.
0: Agumeta.
1: Agumeta.
0: Ni ojo Sunday.
1: Lola.
0: Awon to ba lo so si o ti dari de.
1: Beni. Lola la ma se lagumeta. Fun gbogbo awon to ba nbo. Nto ma mu wa ni pe emi gba niyanju mo de tun so pelu idaniloju pe gbogbo owo te olukaluku wa ba fe fi dokowo o ko hun to hun ko fe fi dokowo emi so to ba se nkan ti ba ni ko se to ba the Friday ose to nbo yin
0: enyo
1: wa gbo lati ile ise to ba se nkan ti mo se to ba dokowo
0: edo e salaye dada o be eyan ba wa lola yi
1: be ni to dokowo
0: te ba wa ni o se nkan ti eni ko se
1: o ma gbo on Friday
0: yo gbo on Friday
1: be ni
0: abi
1: ise so iyan akoko elekeji ni pe gbogbo owo to fi doko wa gba gbogbo oja e e to je equivalent nkan to fi doko
0: ko si pe jogun owo lowe
1: emi ti won ma fi kankan dayan loju ni pe to ba wa ro on Friday yen sa
0: enyo
1: eni kan pe number yin gbogbo owo to ba fi ko le to fi gba product lo gbogbo owo yen la ma da pada product ton tu wa ko lo o di sara
0: ah
1: ibi to da wa loju de niyan o di sara ele o ki se sogun dogoji o ki se pe ko wa ko wo le ko wa lo sun iro o ki se sogun dogoji o
0: bi se olojo ma
1: ise la nse but ise yen a ma ran ra wa lowo ta ma fi gbe wa soke
0: ni iran wo ah nti mo fe bi yin lere na le ti da
1: won a fi gbe ra wa soke
0: e fi gbe awon eyan
1: lo soke ni
0: ka bi se olo eh e je kin wa bi yin lere bere yo eh tori pe awon kan lara awon ti won gbo oro yin yi
1: ben
0: won pe mi won ni awon ti dan wo won ni rere ni oluwa won wa fe ke ba mi so fun awon ti awon na ti n ro lokan wi pe awon fe dan kini wo awon kan ro wi pe awon gbodo ni owo bi million bi se be lo
1: iro iro iro emi ti mo ba ni soro igan ile mo fi mere be ya mi mo si bi 20,000 mo fi mere
0: 20,000 every bere business
1: oga mi e fre bo lo ba n fi to kukun
0: kabiyesi olohun
1: ka so pe mo sa fi 28,000 bere
0: kabiyesi olohun
1: but leni pelu go olorun at least mi ti gbanu company rara yes sir ati ma koja 10 million naira
0: kabiyesi olohun
1: ti mo ti gbanu lese yi
0: e n ba mo ni fo na awon mi
1: awon ma fo na yo tori nkan to ga mi ko mi yen frebo o ni en to ba fun ni
0: na
1: o na ma nlo soke ni tori pe owa fun ni oke ni
0: oke lo nbe to mo ti fa ile on yo baun eh e ti ni lola ni
1: ola eh ni orita
0: eyo
1: orita o do na elewe ta ba ti so kale ni orita gbogbo bi ta ba ti nbo abeya nbo lati challenge ni o a nbo lati express ni o iworodo a nbo lati modu ona kikere ni o ta ba sa ti so kale ni orita Adelabu ona to lo sona odo na elewe lati junction yen supermarket kan wa nbe lapa osi complex kefa on pe ni Davis Moye shopping complex Davis Moye shopping complex egbe olowo ifon lo wa Davis Moye shopping complex e wonu complex yen shop 21 ibe ni ati ma se idanilekan yen ni ola odi oni
0: ola le se
1: Davis Moye
0: lago meta
1: ago meta
0: awon to ba lo sosi na o ti
1: de ni
0: mo se mo wi pe bawon eyan se ngboye awon na o fe wa dan o tori pe ba ba so wi pe olohun o ran eyan lowo koni sokale
1: o
0: eyan na ni o ran si eyan to ibere osu tutun la si wa
1: be ni a fe fi se ajimuna ni
0: e ba n pe number yin sita
1: 080 080 24 24 65 65 22 22 15 15
0: e ba n pe lekan
1: 080 080 24 24 65 65 22 22 15 15 fun awon ti ona ba daru mo loju won le pe o tun se WhatsApp number na oni number ta pe yen
0: to e seun ojo ni ti ke to mo lo tori pe awon kan won pe mi won bi mi le re ibere kan won ni se dandan ni keyan oni shop ko to le se nkan
1: iro o ki se shop physical mo so o
0: eyo
1: nje won ni kan oni shop ile o je se business eyan ru bagi yakiri o le lo phone enu e ban orisirisi awon ona e la ma ko wa
0: ẹkọ àwọn èèyàn tọ mo ti fẹlẹ ọyọ ẹyin tẹ bèrè pé ṣé dandan ni kẹ tẹ lọ gba ṣọọbù wọn ni kò nílò ṣọọbù o bí wọn ṣe jẹnu ẹyin ẹ mọ retí àwọn èèyàn lọla láṣẹ olódùmarè torí pé kò sẹni tí ó gbọ ìfà tóun náà ní sọ pé jẹ kí n tẹsí ẹ wò bó ṣe rí ẹ mọ retí àwọn èèyàn lọla lágbára olódùmarè tọ ẹyin bí wọn ṣe jẹnu gbàgede òṣèlú a padà gẹgẹ bá a ṣe kọwé ẹ.

0: gbogbo wa n jo
1: to o ya o nibi ti aroko ti si o na mi a fa bo si oloye le kan so ni
2: baba o
1: eja mu latoke latori oro Alhaji Atiku versus Ebora Owu oloye Olusegun Obasanjo baba tu soro lana kile yin ke se o wa laarin awon mejeji
2: e se nkan to su to dudu loju eyan to su loju eyan kedere bayi ni niwaju Olorun nkan to pa meji po mi o won sugbon I ta ba ri nbe
1: eyin o
2: a le yo ikan abi mi ninu awon kan ti a ri gbo abi to se oju wa nbe ni odun 1999
1: eyin o
2: ati ko lo fe je are koda ko lo fe je bakiji are oni pe gomina ipinle Adamawa lo fe je o de ti wole ni bayin won ti se primary o ti pade everything won ti wole Obasanjo lo ese wa mu bi pe wa je ka jo re ajo yi ka jo je are kemi ajare wa je bakiji nkan to de fa nba yin ni pe ẹgbẹ́ òṣèlú kí ṣe pé ẹgbẹ́ òṣèlú tààràtààrà ṣùgbọ́n àwọn kan kóra àwọn ọjọ́ wọ́n ṣe òṣèlú kan pè wọ́n ní pf people's front yaradua ló dá sílẹ̀ yaradua ẹ̀gbọ́n sehu umaru ló jẹ ààrẹ tí olú olúmọ̀ sehu tẹ́gbọ̀n ló ṣe igbákejì Ọbásanjọ́ bẹ̀rẹ̀ tó jẹ́ tológun ní 76-79 àwùjọ àwọn olóṣèlú nígbà yẹn wọ́n sọ jẹ́lẹ̀ rí báyìí ẹ̀wẹ́ background ti ẹ̀bí tó tíbọ̀ ológun lòun so òun fẹ́ fi ṣe ológun kan alágbádá kan kí kí yẹn ba lè kún mọ̀ bí ìdòdó ẹ̀fọn wọ́n lè jọ nígbà yẹn a lè tún rí gbọ́nà wípé bàbá gan ti ẹ̀rí ṣe ń gbáyín lọ́wọ́ nígbà yẹn àwọn pé kọ́ bọ́ọ̀ sí lọ́wọ́ bàbá àwọn kan ní pé àkáǹtì bàbá gan nígbà yẹn wọ́n ní gbogbo 1000 ẹgbẹ̀rún ogun 1000 ló wà ń bẹ́ ẹgbẹ̀rún ṣòwò gidi kan lákàtí ẹ̀bá ní ibi ẹ̀mọ́ àyà bẹ́yà rọ ni pé ó tọ́ ni àmọ̀ ìpínkàtà ṣàgbọ̀ nìyẹn àtikú dẹ̀rẹ̀ olùkọ̀tà arígbọ́ ọjọ́ tí ó rọ̀ṣẹ́ náà agbára tí ẹ̀ dáadáa.
1: Wọ́n ní oníṣòwò gbajúgbajà
2: náà. Òun ló náwó election yẹn.
1: Nígbà tí bàbá Ọbásanjọ́.
2: Ní 1999 òun ló náwó election yẹn.
1: Àbẹ̀ṣẹ̀
2: wọn. Tẹ́bátì Ọbásanjọ́ máa ń gẹ mọ̀ pé tẹ́bá sọ̀rọ̀ owó ẹbí ẹlòmíràn àbá ilé ìkọlẹ̀ máa bí lọ́rọ̀ owó. Wọ́n dẹ̀ ń ba lọ bẹ́ẹ̀ wọ́n ba lọ bẹ́ẹ̀ wọ́n ba lọ bẹ́ẹ̀ first time yẹn kò sí wàhálà bilẹ̀ òkèrè mọ́. Ní second time yẹn àwọn gómìnà kan lọ bá Àtìkù. Fọ́nrán kan dẹ̀ wà ń ta tẹ́gbọ́n jàrin rìn. Gómìnà ìpínlẹ̀ Abiam bá yẹn. Sẹ́nítọ̀ nílé ní báyìí láti ẹgbẹ́ PDP nígbà yẹn APC ló wà báyìí Ọjọ́ Uzo Kalu. Ó ní gbogbo àwọn gómìnà PDP náà làwọn kóra wọn jọ. Ó láwọn làwọn lọ bá Àtìkù. Ẹni tó bá ní ọ̀là pa kó sọ àfi fọ́nrán yẹn ránṣẹ́ sí. Ó ní pé àwọn lọ bá táwọn sọ fún yín pé ìṣàkóso Ọbásanjọ́ pé Nàìjíríà lè gbéra ju Ọbásanjọ́ ṣe ń ṣe lọ. Wípé kí Àtìkù díje. Tako Ọbásanjọ́ ní 2003. Àtàkọ́lẹ́ fún second time yẹn.
1: Àbíṣe ọ̀nà.
2: Nínú ọ̀rọ̀ ojú ọ̀zọ̀ kalu kí ṣe ọ̀rọ̀ tèmi o.
1: Ọ̀rọ̀
2: ojú ọ̀zọ̀ kalu. Ojú ọ̀zọ̀ kalu ni pé Àtìkù dẹ́kunlẹ̀ ẹsẹ̀ méjì. Ó bẹ àwọn. Wípé òun ò lè sí bàbá yìí dé àgbèdè méjì.
1: Ọ̀nà kò ń wá padà.
2: Kò ń wá padà. Ó lóun lè abandon ẹ.
1: Ó wà lóyè àtàn.
2: Bẹ́ẹ̀ni pé 4 years yẹn tó fẹ́ lò ní 2003 or 2007 yẹn. Ó ní ọ̀rọ̀ tá a ti kú sọ fáwọn ni pé 4 days lásán ni. Pé bàbá náà fi máa lajú tí máa là padà tí 4 years ni máa pé. Olórí ìkùnlẹ̀ ló ti ń ṣàlàyé fáwọn. Láwọn dẹ̀ sọ pé káníkan tó fẹ́ nìyẹn bí kò sí wàhálà. Olùdó wọn dẹ̀ ṣe àtìlẹyìn fọwọ́sọjọ́ Ọbásanjọ́ wọlé padà. Kò sí tí òfòrí fanu wọn. Ọjọ́ Uzo Kalu wọn ti ẹ̀ lè kúrò ní PDP ni. Kò sí nǹkan tó jẹ́ òrí. Àtìkù fúnra rẹ̀ wọ́n fàgbọ́n lórí ẹ̀ ni. Bẹ́ẹ̀ bá ṣe wọlé báyìí àbákọ̀ bẹ̀rẹ̀ ṣe ṣe tìǹú ẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì yẹn. gbogbo ẹ̀ sì ni ṣe tinú ẹ̀ ni àṣìbú jẹ́ kan ó jí mi mọ̀ bóyá ọgùrọ̀ pọ̀ jù ní tọ́lọ̀ ohun ti sáàkì vice president kọjú ṣe ṣe constitution president àti vice president ọjọ́ wọlé pẹ̀lú tíkẹ́ẹ̀tì kan náà nìkan ọ̀lẹ́ sáàkì kan náà méjì.
1: àwọn ọ̀yà àjọ máa ń lọ ni.
2: bóyá kí sáwọn ọjọ́ parí kan jọ máa lọ àbí kan impeach kan àbí kíkan resign àbí kíkan kú àwọn kan tó lè yọ èèyàn láàrin ọ̀nà nìyẹn bí constitution ṣe gbé kalẹ̀ death resignation impeachment àbí kí expiration term dé pé sáyé ti parí kíkan wá lóhun sáàkì kan yẹn pé ààyè orí ọ̀yọ́ wọ́n ṣàfà lọ títí mẹ́rin ló wá di pé tọ́ tààmù dé ibi tèmi lérò wípé ọ̀bẹ nìyẹn ti ṣe ọbaṣẹjọ pé láyé báyé sáyé fi máa parẹ pé ọbaṣẹjọ lè foríjì mọ tí ìbà kí n ṣe ìgbésẹ akin tàtíkù gbẹmọ yẹn àti ken hinamani senate president mọ yẹn kí nìyẹn ìbá work tọ́ tààmù yẹn ìbá work àtìkù ló dúró ti senate president mọ yẹn pé kí ni iṣẹ gbogbo wa jọ ń lọ léni. Àwọn gómìnà kankan mọ̀ ẹ̀gán ti dára nù pé tá a fẹ́ kó lọ ṣùgbọ́n ọlọ́run tó wà lẹ́yìn nàìjíríà ló fà á tí kìnìyàn ò fi lọ pẹ̀lú wà tí wọ́n sọjọ́ dẹ̀wù báyìí náà ni kìnìyàn ò ṣe lọ. Ọ̀rọ̀ tọ́jọ́ sọ ni pé àti president o àtàwọn governors o gbogbo ìjọba adé tọ́ tam láti ṣàwádà last week pé printers dẹ̀wù bàtà máa fi gbèwé dé national assembly kan buwọ́ lù president kan náà rí wọn rí tọ́ tam fún gómìnà mọ́ máa gómìnà ṣe farajá ìwé ṣe pa àwọn senator àti rẹ́pùn lábùjá pé ẹ̀yìn ìbọn lu kìnìyàn ṣe ẹ̀ pa kò lóbi kankan mọ́ gbogbo alájọ́ lọlé kìnìyà lè rí wa àtìkù ló ṣe kò kárí kìnìyà gbà yẹn inú ìwòye tèmi o ibi tí àtìkù ti ṣe yanyan nìyẹn ṣùgbọ́n èyí tó wá ń tan sí yìí yàtọ̀ sí àwọn kan tó ṣe ti ṣe sẹ́yìn lóòótọ́ àti lódodo gbogbo ìgbà ni wọ́n ṣe ti máa ń tako àtìkù pé kó má bàa di ààrẹ mo ṣe sọ wàhálà méjì nìyẹn nǹkan èmi ṣùgbọ́n tẹ bá wo ọwọ́ tó wọ́n ṣe ń gbé kìnìyàn lọ lọ́tẹ̀ yìí ọwọ́ yẹn yàtọ̀ màá dẹ̀ yọ àwọn ọ̀rọ̀ méjì jáde kan bẹ́ẹ̀ gbogbo ni mo fi sọ nínú ìwòye tèmi ẹlẹ́ṣẹ̀ tó lọ 2023 tinubu lọ bá ṣe jọ́ṣe wọ́n fi peter obi rúgbó lásán nínú ìwòye tèmi wọ́n fi rúgbó bó fi ba ìbò àwọn position jẹ́ bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn.
1: Òṣèlú wọn lò fún wa.
2: Òṣèlú ni wọn lò òṣèlú tó ní agbára òṣèlú àbádì ni ṣùgbọ́n òṣèlú yẹn tí igi
1: ẹni
2: tí ò bá rìn désàlẹ̀ odò ní rí.
1: Abéṣe olódùmarè.
2: Ṣé mo ṣáájú àkókò yìí bàtí wọ́n ń kóra
1: ọjọ́. Ẹ dákun ẹ bá ń ṣàlàyé bẹ́ẹ̀ dáadáa.
2: Yes, sir.
1: Ẹyin gbogbo èèyàn ti ń pariwo òbídíẹ̀ntì.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀tọ̀ níbi wọ́n lọ òbẹ́ sí.
2: Irọ́ lójú ti wọn kanidesi obi gan ogan obi rẹ nikan ni pẹlu bawa ṣe
1: ri bi obi ṣe n pariwo tohun
2: bẹẹni
1: ohun gan mọ wipe ohun o fẹ ṣe nkan ta n sọ yi.
2: Ẹ ṣe rí ìyẹn mi fẹ́ sọ̀rọ̀ kó má dàbí ẹni wípé mi fẹ́ ba chance ẹnikẹ́kan jẹ́ ọ̀rọ̀ mi ò yé yín
1: àgbọ́yé
2: mi fẹ́ ba chance ẹnikẹ́ni jẹ́ ṣùgbọ́n nínú ìwòye tèmi ẹlẹ́sìn yẹn lágbára.
1: Abéṣe ọlọ́run.
2: Ó ní agbára. Máa sọ àwọn ọ̀rọ̀ méjì kan fún yín tẹ́ fi connect àwọn kẹ́ni pọ̀. Látijọ́ tí Ọbásanjọ́ ti lọ gẹ́gẹ́ bí ààrẹ.
1: Ayo.
2: Kò sí ààrẹ náà lórílẹ̀ Nàìjíríà yìí. Tọ́bàṣọjọ́ yìí ṣe ọjọ́ kan lẹ́tà ọjọ́ kan sinmi ọjọ́ kan lẹ́tà ọjọ́ kan sinmi. Wọ́n ti sàbá di professional letter writer. Ojoojúmọ́ bá ń kọ lẹ́tà. Ìjọba ò dáa o. Buhari ni o ọjọ́ kan lẹ́tà kan rẹ̀.
1: Abéṣe olódùmarè.
2: Ṣé àbá ti kọ lẹ́tà ń sìn?
1: Gẹ́gẹ́ bí ìwòye tí olóyè Lẹ́kàn sọ ní, torí pé ó ṣe é ṣe ká mọ̀ di agogo mọ́kànlá àbọ̀. Gẹ́gẹ́ bí àṣemọ́ àsìkò tá a mọ̀ ń parí
2: ilẹ̀ tó yí. Ẹ̀jẹ̀ sáré kúrò gbọ́ ẹ̀pọ̀ sí
1: yìí. Ọ̀ya.
2: Bí mo ṣe ń sọ lọ. Òṣèlú tí ọba yẹn ti fẹ́ ṣe é sìn náà ni pé ṣe pàtí gbogbo àwọn position kóra wọn jọ.
1: Ẹyọ.
2: Tí òwò lẹ́ sọ̀rọ̀ wípé ẹni tí ó bá ti fún tíkẹ́ẹ̀tì ló máa gbà. Àwọn tó fẹ́ jẹ president ẹgbẹ́ òṣèlú ADC mẹ́rin kó dé pé NDC jáde. Peter Obi wà ń bẹ̀, Kọ́ńkọ́sọ wà ń bẹ̀, Amechi wà ń bẹ̀, Atiku wà ń bẹ̀. Amechi àti Atiku àti Ayatuden. Àwọn mẹ́rẹ̀ta yẹn ni pé ẹni tó bá gba tíkẹ́ẹ̀tì àwọn máa tẹ̀lé. Bẹ́ẹ̀ ni kẹ́rin tó kàn ṣe primary ẹni tó bá ti gba tíkẹ́ẹ̀tì àwọn máa tẹ̀lé. Àwọn tó sún mọ́ bọ́sọ́jọ́ jù ń bẹ̀. Mọ̀ sọ̀rọ̀ yẹn. Mo dẹ̀ sún ìgbà yìí pé a meji ma kuro ni do se le edisi won lo da ti ma a lo sin ebe mi
1: e so be njo si
2: se ko ti sele bayi
1: apisi olodumare
2: won ti lo send dc lai se primary
1: kind
2: candidate 2023 na won se primary arrange on fun Labour Party of the contest NNPP ko se primary be na bayi ndc ko se primary won jo koran jo si be
1: e do na oloye le kan san ni o oro yi o kenu
2: o kenu gan
1: ni odun 2023 obi kan na baba ni awo ohun ati atiku won jo gba tara won na ni
2: won jo wa no pdp
1: won jo wa no pdp
2: o jo merin ki won se primary ni pdp
1: oni o ya ko
2: mi o like wiki sugbon gbogbo nkan ni wiki oni sugbon lori pe igboya party yen
1: di
2: primary yen o gbe fun o duro sinu pdp on the primary yen ni
1: ninu adc na obi na wa nbe lojo kini ana o atatiku
2: o ku die kan tu se primary
1: eyin o
2: nkan to se 23 o tu se o tu gbera hi won ati kwanko aso na de ni a meji duro aya to din duro a meji weekend kwanko aso na wa no pdp o ku die kan won se primary 2023 lo na o fura na nnpp
1: hi
2: kita obi Labour Party
1: bi mo se wo game yo ni iwoye temi
2: bere
1: se wipe gbogbo awon ta nso yi atiku nikan won ba ja bayi
2: iro junu woye temi se ri oto ni pe baba ko foriji atiku fun bo se pato tan oto ni pe kon ma se oselu ni ona to je pe a fi faye gba tinubu ko si ma wa nbe lo o ti din kan ji lowo lowo bayi ki tinubu wa nbe lo nu woye temi lo kan baba ka sare bo si ti ori ti ipinle oyo agboro ma so e bere le kan pe se mo fara mo
1: eyin o
2: koda mo fi kan na mo
1: eyin
2: mo fi ran mo mo fi yin mo
1: abiesi
2: eni to ba so wi pe ki won ma se inquiry lori oro yen
1: eyin o
2: ota olohun ni
1: ota olohun ni
2: oju opota nigeria lo
1: e oloye le kan so ni eja se la lafi bo lati bi ka si oju opo le e ti soro wi pe eni ti o ba ni won mo se nkan ti ninu woye ti yo
2: ota olohun
1: ota olohun ni eleyin faramo oya eyin ara le oro yi kan yin oro yi to ni se pelu igbekale gomina ipinle oyo wi pe awon fe se agbekale awon igbimo eyi ti o to pinpin bi ku se pa bo be se kun ni aoro esi ele awon ti won ji gbe hun oju kile yin na fi wo se igbesi are gomina ti won gbe hun se o da be se faramo akoko nu ekeji ni toro ti atiku ati oloye olusegun obasanjo bi nkan se ngbona girigiri laarin won lasiko ta waye kile yin ro ko fa gan se bo se ye ko mo rinu awon eyan tin pe ameje npe number fun awon ti won ti mo number wa 0916 893 1000 0916 893 1000 tabi 0915 333 4893 hello
0: ẹ káàárọ̀ sà.
1: Ẹ mọ̀ káàárọ̀ sà o, ta ló ń pè àti bolẹ̀ ti ń pè yìí sà.
0: Ojú àpọ́sù.
1: Ojú òkú ní tìyín, ẹ bá ń ṣe pápápá.
0: Olóyè àti tìlé ọmọ nìyí ni látọlọ́pọ̀ àpàtàkì bá.
1: Ẹyẹ méjì ìjádàn.
0: Mo kí bàbá mi. Olóyè sọ ní ẹ káàárọ̀ sà.
2: Bàbá o.
0: Ẹ ra sà.
2: Orí ìdọ̀bálẹ̀ mo wà sá o.
0: Ẹ kú ètò.
2: Yes, sà.
0: A máa ju yín ṣe.
2: Àmì àtẹ̀yìn náà
0: sà. Ara ti lé o.
2: Ara
0: ti le dada.
2: Sẹ́yìn
0: ti bàbá àti ikú àti bàbá Ọbásanjọ́. Nǹkan tó yọ àwọn méjèèjì náà ni ọ̀rọ̀ ọwọ́ yíra wọn. Olóyè sọ ní sísọ ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀rọ̀ yẹn. Àwọn àṣírí tó wà bẹ́ẹ̀ lolóyè sọ ní tú yẹn. Ó lójú ẹ tó mọ̀. Bí olóyè ṣe ń sọ nípa ní ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ gan. Mo tún gbé fún wọn lénìí. Ọlọ́run ọba ń gbọ́. Àṣírí tó wà bẹ́ẹ̀ òun ni olóyè sọ ní túlọ̀ lọ́rọ̀ yìí. Bí ẹgbẹ́ sì wà lẹ̀, kábàámọ́ àti kẹ́ẹ̀bá gbàgbé olóyè sọ ní.
2: Bàbá mi.
0: Bàbá àti àwọn bàbá pásítọ̀ kan ó mú wọn lọ sọ́lọ́ bẹ́ẹ̀ láti ní ọ̀tà nígbà yẹn. Kìnní yẹn ò sọ nù bàbá. Wọ́n jọ wà náà ni Ọlọ́run bá wọn yanjú ẹ̀. Èyí tó kàn ẹ́ ní gbọ̀ngàn tí seyin Makinde ba governor wa so se
1: eyo
0: so de kale to na won fe se e jo tori o nku kire ta won yan fi to fi agency kini e na
2: ko ye mi o
0: I don't understand ah emi o ri nkan to buru ninu pe okay o awon pe o
1: o ti jawo na hello
3: hello
1: e ka ro sa o
3: e ka ro sa
1: to ta lo pe ati bo le tin pe isa
3: e ku ri ti
1: e se olu
3: wa pelu o
1: ami olohun
3: oro ti emi ri so nipa awon omo oguma so yin sa
1: eyo
3: de wa wa be o e ri pe Fayose o so pe governor Oyo State olowo si oro yi gbogbo igba ti won so oro won yi oda bi eni pe iru ekun o ni ohun fe jade lo sinu bo lati lo gba omo yen governor ni ko ma do sugba president o fowo si pe iru ekun wa do so o wa so fun won gba ti iru ekun se seyen tan to se aseyori e pe awon lati wa di isele to sele ohun declare pe ohun fe lo fun presidential race o wa je do keji abi de ko ita ni won wa ko mo lo so yi si lati wa ko awon omo bayi e gbo ati ti ni anpa
0: taku so mo yen
1: ke do de ti won ja kini imora won
0: taku so
1: hello
0: olo ati ti le ni
1: to e seun
0: o jale kan yen ni sari ti mo wa ta so ni pe ti baba wa president abi governor wa ti Makinde
1: eyo
0: eta emi ori nkan to buru pe eyan fe se wadi o ta ba ro ti ta ba gbagbe nigba ti oro isele orisirisi la ngbo sari o se jade gbangba gbangba o so pe Seyi Makinde mo pa awon omo ti won ko lori re eta ko ma si awon kokan ninu awon wonyi to n soro ka re pe nkan ti Fayo se so oda ati igba ti gbogbo kan wa jo kekekele yi wike o support the same thing ti Fayo se so
1: ehin oloye Akintile
0: ari kokan
1: hello
0: ko ni kokan ko kẹyin e jade o
1: hello oloye Akintile e faramo nkan ti gomina so kini ni le gbe ipe kankan mo bayi e mo binu si wa ko dun pupo ko pe Olorun oba oke o na ni jebe e mo binu si abo se je lo ro otuni e jajo fuyomi lo baun titi di ojo mejo ta tu lori ofe lati lo tan ba se man lo baba ti dide oju oja yo joko baba ti jo mejo ha lori ofe lati tan da to olugbemi ga omo toso lo ko temi oloye soni e ba ndagbere fun awon
2: ani se oloye se apostle
1: se be femi na loye ni
2: ko se wu nbe
1: ntoro ye nbe ninu apostle na
2: bere era le se te ba wa se teni lagbara olohun ose to nbo ati jo poju se na ni eseun o
1: to eseun ojo ni ti a mo be obe ni nbe so atele se abenawo a jo se ti ose ine lase olodumare bo ba tun de ose ti nbo a jo peju a jo se na ni nkan o ni se mi o ko ni se emi yin olugbemi ga omo toso lo ko temi yo radio apostle titi ojo mejo ta tun mo pade ire o dabo.

0: ojú tẹlẹ gan lágbára bàbá mi àmì àṣẹ ẹjẹ wa fi eléyìí ṣàdúrà fún gbogbo etí àti ojú tí ń wò wá káàkiri àgbáyé ń pé láṣẹ ìdùmàrè ojú àtẹlẹgàn lórí ọrọ tiwa o gbogbo ibikíbi tí wọn ti lanu ẹ gan lẹ pé okùnbi tó gbé ìgbà jẹ àwa wò gbogbo fìlégé rẹ ọlọ́run á sì ṣe kìnìún á gbógo fọlẹ̀ gbogbo àwọn tí ń gbọ́ wa àtàwa tá a wà nínú kulù yìí pàápàá jùlọ gbogbo ẹnikẹ́ni tó dàbíi pé ó kàn sáà ti ẹ̀ ń wò pé ọlọ́run ìwọ ni last hope mi ṣe mọ̀ pé àwọn kan wà ìléèyàn mọ́jọ́jú ó tì mí àwọn míì wà tó ṣe pé ojoojúmọ́ náà fi ń gbàdúrà ọlọ́run mọ́jọ́jú ó tì mí fà gbogbo wa gan là ń gbà gan pé ọlọ́run ojoojúmọ́ mọ́jọ́jú ó tì mí gbogbo àwa tá à ń gbàdúrà náà ojú òní tì wá láṣẹ ìdùmàrè ojú ó sì tẹ́lẹ́gàn lórí ọ̀rọ̀ tiwa ọwọ́ àdúrà ló bá dé o ṣe ẹ rí àdúrà tá a sì gbà lénìí ọlọ́run yóò sì fi ṣe àṣẹ o láṣẹ ìdùmàrè ó yá ẹ kúrò lẹ́ni gbogbo ibi tí ìkànnì afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé o ṣàlàáfíà la bá yín ẹkú ìjọ mẹ́ta ṣé gbogbo ẹ̀ ń lọ ṣé patí dùn lénìí àbẹ́yìn iṣẹ́ ń darí wálé láti ó wà ń bẹ́ẹ̀ tí ẹ lọ ni bó bá sì jẹ́ lélẹ̀ yín wà tẹ́ ẹ fi ṣe kíni tẹ́ ẹ fi ṣiṣẹ́ lé ọ̀jọ́yìn náà ni ààrẹ náà ni ṣàlàáfíà mú bá yín ẹ káàbọ̀ sórí ètò yín ètò àpérò obìnrin lórí ìkànnì wells radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ ẹkú ti mọ̀ pé tó bá ti lọ́jọ́ sátidé lágo márùn-ún ètò àpérò obìnrin ni ẹ mọ̀ gbọ́ o ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí pín mọ̀dà mi ń bẹ àyín ọmọ ìyá ìbò ọmọ ibo tí ń pòwe tí ń sọ̀rọ̀ ìjìnlẹ̀ gan ń bẹ àyín ẹ̀jẹ̀ wa kì í kààbọ̀ lórúkọ olùdásílẹ̀ ìkànnì wells radio yìí ìyá àfin ajínrere lóbìnrin lillian gbadé mọ̀ sí mo kì í kààbọ̀ lórúkọ tiwọn mo kì í kààbọ̀ lórúkọ gbogbo ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan ìkànnì yìí kí n dà á papọ̀ láti orí gm wa ìyẹn ayọ̀ ìmálẹ̀ òjò títí dórí studio manager mi fún sáà tí a wà yìí ìyẹn tí eléèbó wọn máa wọ yóò bá mọ̀ pé wọ́n ní ọlọ́wọ́ bọ́tìn ẹ rí bàbá bàbá jẹ́jẹ́ wọn ni kí n kààbọ̀ wọn ni ṣe yín pẹ̀lẹ́ ṣe láàfíà lẹ́wà ó kọ tèmi ò yípadà ò tèmi tọpẹ akin kò lé ẹ ayakin ló ń sọ ń pé bò ní ṣe láàfíà mo bá yín ẹ̀ẹ́pín mọ̀dà mi àsìkò ti tó fi láti bá ń kí àwọn aráalé ẹ dákun ẹ bá ń kí wọn.
1: ẹ kú dédé ìwòyí ẹ̀yin olólùfẹ́ wa ní tilé toko ní ojú ọ̀nà ní inú ìsọ̀ tí a ti ń gbọ́ ohun wa ní
0: ọ̀sán
1: yìí tàbí nínú ilé epo nínú ayọ́kẹ́lẹ́ níbikíbi tó wù kí atẹ́gùn ètò yìí máa fẹ́ sí a kí yín wípé a kú òpin ọ̀sẹ̀ a kú dédé ìwòyí ẹ kààbọ̀ sí orí ètò wa àpérò obìnrin a tuntun ti dé láti jọ pérò wípé tó bá rí báyìí báwo ló ṣe yẹ ká ṣe a tún ti dé ní ìrọ̀lẹ́ ẹgbẹ́ àjọ ṣètò orúkọ tèmi ni elúdìípọ̀ olùhàkẹ́mi.
0: ó yá ọmọ ìyá ìbò tí ń pòwe sọ̀wé lẹ́gbẹ̀ẹ́ mi lọ ni àbíbù lẹ́fì wọlé.
2: ẹ̀yin ara lé a tún ti dé bá a ṣe ń dé ẹkúrà lẹ́ mo ní ta bá ti ra ẹni tó jọ mẹ́ta ẹ kú àti làákìra ẹni ẹ kú lé o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a bá yín a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ẹ̀dẹ̀ wà ń lẹ̀ fún wa ẹ kú lé orúkọ tèmi ìyípadà ń tragua ni antonia ìtúnúolúwa lórúkọ tèmi
0: ọmọọyá ìbò. ẹ ṣeun owó yóò balẹ̀ bádé nírọ̀lẹ́ tì ní fún àǹfààní àwọn tíṣẹ́ ń gbọ́ ètò àpérò obìnrin fún àkọ́kọ́ ṣe rétò yìí ètò àwọn obìnrin ni bẹ́ẹ̀ sì ni ètò àwọn ọkùnrin náà sì ni ètò ọmọdé ni ètò àgbà ni ètò omidan ni kò sí tá a kì í pẹ̀kẹ́lù lórí ètò yìí o èmi a máa sọ fún yín pé ṣe rí níbikíbi tóbìnrin bá ti péjọpọ̀ tán bá ti ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ọlọ́gbọ́n ni àwọn ò ń ṣàbò sí o ẹ sì wá mọ̀ pé a máa establish kan lórí ètò yìí pé àwọn òsínlẹ́gbẹ́ kí lọ kọ́ òṣè rárá o àwọn òsínlẹ́gbẹ́ pé mọ ọjọ́ lọ wò ó mọ owó ẹ̀rìn rẹ àbí ká mọ bọ́kùnrin du orí rárá o ibi tá a bá pè lórí ẹnì kò fi ń tẹ̀lẹ̀ àwa sì wá mọ́ ń sọ pé àwa bá a ṣe wà yí gẹ́gẹ́ bí obìnrin àwa máa ran àwọn ọkọ wa lọ́wọ́ ni àwọn òsínlẹ́gbẹ́ pé mo dáṣọ ọrọ́ pé kí ló kàn mí tọkùnrin báwo àwọn òǹṣe feminist rárá àwa máa sọ lórí ètò yìí yìí tó jẹ wá lógún ní ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ ni pé kí mọ̀lẹ́bí kó wà lálàáfíà bẹ́ẹ̀ ti mọ̀ pé ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ òní wá nípìnlẹ̀ tí a wà yìí gbogbo nǹkan gbogbo ọ̀nà tí mọ̀lẹ́bí ó fi gbàró tí a sì fi dira mú tá

0: ìṣọwọ òun la máa mú bọ lórí ìkànnì wa ẹyin tó sì dí wọn jáde lórí ìkànnì wa kò ń ṣe ohun tí ọmọ tí òun ni ọmọdé dákun tètè lọ sún báyìí ẹ kò yẹ kó gbọ kò sí ní tí òun gbọ lórí ìkànnì yìí ẹ ọyá àsìkò títọ ẹ wà kan fìdílé ẹ fìdílé nǹkan ẹyin òkè dáadáa ẹ pìyà alágbádá ìyá yétúndé ìyá sálímọ bàbá yọmí ọyẹ ẹ mọ ọbọ ẹsùn mọ àhín nítorí pé ibi tá a fẹ gbé e lọ lẹni yìí yóò tún yàtọ ara ọtọ ni èmi ọkọọkọ bẹrẹ láti bí pé ká rọra wa létí pàápàá jùlọ àwa ọdọ tó ṣe pé a ní lọkàn pé lọlá ọlọrun ọba ọjọ ń bọ tí ń láyà tí ń sì lọkọ ọrọ tá a fẹ sọ lẹni ìkànnì bí ìfàájì tó ní ẹ tó nítorí kódà pé bẹẹ gan lẹ ti ń bọ mọ rí bẹẹ tí bẹẹ ayẹyẹ ń pọ nígbà tẹ ẹ rí àwọn ọkọ àtìyàwó orí yín gan wú gẹgẹ bí abiyamọ mo sì mọ pé ẹni tó bá mọ ń fẹràn ohun rere kò sí bá ṣe máa rí ibi tó ti ń ṣe nǹkan ìgbéyàwó torí wa ò ní wú ṣùgbọn èmi a máa sọ pé kó tó di pé ọkọ àtìyàwó àbọkùnrin tàbóbìnrin san póyá ẹja jọ ṣe kíni ká wulẹ̀ jọ rìnrìn àjò ìgbéyàwó a lot of effort ló ti wà in place ni ojú wọn ti rí níwọ̀n bá ìrìn àjò tán ti rìn àwọn gan mọ̀ pé kì í ṣe kèrémí ló jẹ́ kí n wá sọ pé gbogbo ẹ̀yin omi dan tí ẹ̀ ń gbọ́ mi abẹ́yìn ọ̀dọ́ la ń gba ẹ̀yin ọkùnrin ẹ súnmọ́ ààyìn o nítorí n tá a fẹ́ sọ lẹ́ni apá ọ̀dọ̀ yín la fẹ́ gbà lọ kó tó di pé yín sì nà ń bẹ nítorí arákùnrin kan ló fi ọ̀rọ̀ rẹ̀ ránṣẹ́ pé ẹ dákun ẹ̀yin àpérò obìnrin ẹ mọ̀ bá ń pérò lẹ́ni ní tí mo mọ̀ rí wọn ní pé mo rí múre ète sọnù wọn ní kò sóhun tuntun lábẹ́ ọ̀run lóòótọ́ ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ míì wà tí ó ṣẹlẹ̀ séyàn pásínálì yẹn ò pé ṣé kó lè ṣẹlẹ̀ sémi náà bó wa mo ti fẹ́ ṣe ṣùgbọ́n kó tó di pé a lọ sí agbọn ibi tí intalákùnrin náà sọ pé ó ṣẹlẹ̀ sóhun inú mi dùn pé àwọn màámi lájọ wà nínú kulu nírọ̀lẹ́ tèmi nítorí pé mo fẹ́ ká wò dáadáa gẹ́gẹ́ bí obìnrin àti ọkùnrin kí ni àwọn àmúyẹ tẹ́lẹ̀bọ̀ ń pè ní qualities tá a máa rí nínú obìnrin tàbí tá a máa rí nínú ọkùnrin èmi mọ̀ pọ̀ tá a fẹ́ sọ yìí it is not a new thing o a ṣe máa sọ ṣùgbọ́n a fẹ́ fi rán ara létí ni kó tó di pé a lọ síbi tá a ń lọ gangan nírọ̀lẹ́ tì ní àwọn qualities wo ni èmi gẹ́gẹ́ bí obìnrin máa rí nínú ọkùnrin tí mo àfihàn pé lóòótọ́ ọ̀rẹ́ mi lóòótọ́ ni àfẹ́sọ́nà mi ni ó sì wù mí lóòótọ́ kí n ṣe kí ni kájọ rìnrìn ìgbéyàwó papọ̀ tàbí tó bá sì jọkùnrin ni kí ni qualities gan tí ń rí gangan nínú obìnrin pé eléyìí kódà kò lè jálè mi aya mi gangan ló yẹ kí n fi ṣe tí n wò pé màá mú olórin kan sọ pé yín mú ọ lọ sílé ń fi hàn mọ̀mọ́ mi àwọn qualities wo ni ó mú o àwọn ọ̀dọ́ tínú wọn ó fi dùn pé mo fẹ́ mọ mi yín lọlé pé kí n fi ṣaya tàbí kí n fi ṣọkọ kí n fi ṣadé orí ẹjẹ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọmọ ìyá ibo àwọn qualities wo láàrí lára ọkùnrin tàbóbìnrin yóò rí lára ọkùnrin pé tọ̀ mo ẹni yìí ó wù mí kó jáde orí mi.
1: Ẹ ṣe olóòtú, I mean, bó láti sọ yóò
0: báwọn. Ó ti yé wa báwọn.
1: Ó máa ń sábà sọ̀rọ̀ kan. I mean, orin kan wà tó máa ń kọ́ tá a bá ń ṣe, tá a bá ń darí ètò ìgbéyàwó. Ó ní jẹ́ ń bá ẹ lọlé. Mọ́mí mi ń retí ọmọ, má rí mi ò bébí. You know I love you, ọmọge wá fẹ́ mi, ó ju bẹ́ẹ̀ lọ. Ojú bẹ́ẹ̀ lọ. Olórin mi wa ni ẹni bá máa ṣe ìgbéyàwó. A ṣe gudugudu
0: méje.
1: Méje kọ́ 20, 100, 1 million.
0: Ọ̀nkà tẹ́ bú gudugudu.
1: Ṣé rí kí n máa fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjò. Kò ní ọ̀rọ̀ tó le, kò dẹ̀ lọ́rọ̀ tó dínkù. Kò sí ìwà tó dáa téèyàn bá ní lọ́wọ́ tí ò yẹ kéèyàn gbà wọlé gẹ́gẹ́ bíi pé ìwà tí mo rí lọ́wọ́ ẹ̀ tó dáa ni. Nínú òye tèmi, èmi wà wò pé ntí ò da tárákùnrin àbárábìnrin yẹn ń ṣe tó o bá ti lè gbà á tó wò pé pẹ̀lú bó ṣe ń ṣe nǹkan tí o ṣé mo lè gbà á lọ́wọ́ ẹ̀ ṣé mo lè tọlọ́rọ̀ ètẹ̀ mo máa ń fẹ́ràn kéèyàn máa wojú ibẹ̀ yẹn ju pé ó wà kẹrin ó wà kínní kan fọmọ ẹ ṣe rí ó máa ra mú ara tó mọ̀ mú yẹn ẹ̀wọ̀n páwọn ààrẹ kan máa ń dọ́fẹ́ pé ó máa àfẹ́gbàgọ́ ara bóyá ẹni tó ti wọṣọ sí gbogbo ẹ̀ àti chelsea àti bákà tí gbogbo ẹ dúró tí gbogbo ẹ kọ ṣe jẹbẹlẹ ṣojú òní kúrò ṣẹfẹ òní padà. So níwọ̀nba òye tèmi èmi ní ìrònú tèmi o èmi ò kì í fẹ́ràn kéèyàn sọ pé àtọ́rí pé wà kẹrin mi fẹ́fẹ́ àwọn ìwà tó wà lọ́wọ́ ẹ̀ ṣé mo lè bá a gbé.
0: Bí ọ̀rọ̀ yín bá yé mi dáadáa ẹ̀yin ò fi ṣe pé kí ni qualities ẹ̀yin fi ṣe pé àwọn ìwà tí ò da tó ní ìsọ̀tọ̀.

déédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ ti ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín ètò kan tí ọlọ́run ọba lọ́wọ́ sí tí ó sì fòǹtẹ̀ lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n àti láti mu omi ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn arúgbó wa tí ó sì ń bẹ láyìíká wa lónìí. Lórí ètò yìí a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí nítorí wípé ohun tí àgbàlagbà ń rí lórí ìjókòó bí ọmọdé bá gun orí igi kò lè rí o. Ọ̀làjú ti gba ayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò ní bí tàtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn iṣẹ́ àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí. Lórí ètò yìí a máa ń kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn ní ìgbà èwe, èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Frances Amavi, ẹ̀yinjú Elédùmarè, ló ń wá sétí gbọ́ yín láti kàn ní Wells Radio 89.3 FM. Èyí nìkan ga agbọ́n mẹ́gbẹ́, èyí tí ó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue, Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. A tún ti jáde lọ gẹ́gẹ́ bí ìṣe wa, mo sì ti wà lọ́dọ̀ àlejò pàtàkì wa tòní. Ẹ máa gbọ́ ohun wọn láìpẹ́, ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú, à ń bọ̀ ná, ẹ kú ìkàlẹ̀.

àlékún ẹ̀kọ́ la tó ti rí kọ́ lónìí lórí ètò àgbàlódé. Ọ̀rọ̀ ìṣítítún ti jáde sí wa lónìí láti lè gbé ìgbé ayé tí ó yè kóró àti ìgbé ayé ìrọ̀rùn. Ẹ̀yin olólùfẹ́ wa, níbi la ó fi àdàgbà ètò rọ̀ sí lónìí. Mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì gbámú fún àfikún ìmọ̀ lórí ètò àgbàlódé tòní láti ẹnu bàbá wa Prince Solomon Adesanya Ayọ̀tọ́lá, tí wọ́n jẹ́ ẹni ọdún 83, èyí ni 83 years old. Yálà nínú ìrìn àjò ayé wọn ni, lórí ìdílé ni, ìjáfáfá lẹ́nu iṣẹ́ la fẹ́ sọ ni, tàbí ọ̀nà tí a lè gbàgbé ìgbé ayé tí ó yè kóró láwùjọ. Ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ ọlọgbọ́n ti jáde sí wa láti kọ́ ẹ̀kọ́ ká má ṣe yọlẹ. Mo gbà ládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ wúrà yìí lọ́nà tó yẹ. Kò ní jù báyìí lọ lórí ètò àgbàlódé tòní. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa ore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ má gbàgbé o wípé tí ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá mọ̀mọ́ yín ni tàbí bàbá, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kan láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí o 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at World Radio 893. Lójú òpó ayélujára ti Ìbádọ́rẹ́, èyí ni Facebook at Wells Radio 893 FM fan page. Lójú òpó ìkànnì tàgbáyé www.wellsradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o, a ó nípàdé ayọ̀ lágbára Ọlọ́run, ó dàbọ̀.

nǹkan wo ni gbogbo ayé ń dàda kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, nǹkan agbẹ́magbẹ́.

Forest Guards Initiative dé ìpínlẹ̀ mẹ́wàá, pẹ̀lú bí wọ́n ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn aṣọ́gbó bíi ẹgbẹ̀rún mẹ́sàn-án lójúgbọ́nà bí wọ́n ṣe máa mú ààbò bá àwọn igbó wa tí àwọn ajínigbé, bandibandi àti àwọn ọ̀daràn gbogbo ń lò. Ilé-iṣẹ́ olùbádámọ̀ràn fún ààrẹ lórí ètò ààbò ló sísọ lójú ọ̀rọ̀ ọ̀hún nínú ìkéde kan tí wọ́n fi léde lánàá. Ìkéde ọ̀hún ló fi tó wa létí wípé abala tí wọ́n wà lọ́wọ́ báyìí ni abala tí ó ní ṣe pẹ̀lú àwọn ìpínlẹ̀ Kaduna, Edo àti Kogi, níbi tí àwọn aṣọ́gbó bíi ẹgbẹ̀rún méjì ti parí ìdánilẹ́kọ̀ọ́ tí ó dẹ̀ jẹ́ wípé wọn ò ní pẹ́ bọ́ sí ẹnu iṣẹ́ mọ́ níbi tí ètò ààbò ti dúró rè. Àgbékalẹ̀ ọ̀hún ní ilé-iṣẹ́ olùbádámọ̀ràn fún ààrẹ lórí ètò ààbò ń ṣe agbátẹrù rẹ̀ pẹ̀lú ilé-iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ National Intelligence Agency, olú ilé-iṣẹ́ ológun, ilé-iṣẹ́ ọlọ́pàá àti ilé-iṣẹ́ àṣọ́gbó. Ìjọba àpapọ̀ fi tó wa létí wípé ìdí tí wọ́n fi gbé ètò ọ̀hún kalẹ̀ ni láti rí wípé àwọn ọ̀daràn ò rí ààyè gbalẹ̀ nínú àwọn igbó wa ibi tí kò kí ń ṣe ojútáyé tàbí fi àwọn tí wọ́n ti jígbé pamọ́ sínú igbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní àkótán, wọ́n sọ wípé ara iṣẹ́ wọn ni láti ta ìjọba ní olobó tí wọ́n bá fẹ́ kẹ́fìn ohun tí ó rújú nínú igbó.

Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé àti ọmọ oyè fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ ọ̀hún, Sharafadeen Ali, ti kéde ìpapòdà olóyè Lékan Alábí gẹ́gẹ́ bí ìpàdánù tó lágbára ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gómìnà Mákindé àti Ali ni ó kéde ìpapòdà náà nínú ọ̀rọ̀ ìbánidárò olúkúlùkù wọn lónìí. Gómìnà ṣe àpèjúwe Alábí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn amúnà gbòǹgbò ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣe lálàyé wípé ó fi ìgbà kan jẹ́ alága akọ̀wé oníròyìn fún sáà gómìnà mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹni tí ó sì dágbére fún ayé ní kùtùkùtù òwúrò òní ní ẹni ọdún 84. Olóyè Lékan Alábí jẹ́ abẹ́sẹ̀ ti Olúbàdàn ti ìlú Ìbàdàn kí ó tó papòdà. Nínú àtẹ̀jáde èyí tí olùbádámọ̀ràn fún gómìnà Ṣèyí Mákindé lórí ìròyìn bu ọwọ́ lù, ìyún Dókítà Sulaiman Ọláréwájú ló fi àìdùnnú rẹ̀ hàn lórí pípapòdà olóògbé náà. Ó sì ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ògbóǹtarìgì ayànnànà, ọ̀tọ̀kùlú, agbáṣàgà àti adarí ti ìlú tí wọ́n bu ọlá fún. Àjọ elétò ìdìbò INEC ti bẹ̀rẹ̀ sí ní fi orúkọ àti ìwé ẹ̀rí àwọn olùdíje fún ipò ààrẹ ní ọdún 2027 síta ṣáájú ètò ìdìbò ọ̀hún. Ètò ọ̀hún eléyìí tó bẹ̀rẹ̀ lónìí ló fi orúkọ, àwọn òran àti àwọn ìwé ẹ̀rí ti ààrẹ, ẹni tí ó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC tóun ti igbákejì ààrẹ Yun Kashim Shettima léde. Ẹ̀dà àwọn nǹkan tí ààrẹ fi ṣọwọ́ sí àjọ ọ̀hún nínú ìwé tí àkórí rẹ̀ jẹ́ Form EC9 ni a ti rí ìwé ìkẹ́kọ̀ọ́ gboyè ní ẹ̀ka Business Administration láti Chicago State University ní orílẹ̀-èdè Amẹ́ríkà, níbi tí ó ti fi hàn wípé ó kẹ́kọ̀ọ́ jáde ní ọdún 1979. Ẹ̀wẹ̀ fún igbákejì ààrẹ, àwọn nǹkan tí a rí fi hàn wípé òun bẹ̀rẹ̀ ìwé ẹ̀rí rẹ̀ láti ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ìpolongo fún ipò ààrẹ àti ilé aṣòfin ní Abuja ni yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 19 oṣù kẹjọ tí a wà yìí, tí ìpolongo sí ipò gómìnà àti àwọn ilé aṣòfin yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ iwájú ní ìtẹ̀lé pẹ̀lú àṣẹ àjọ INEC. Àjọ Outpour of Fragrance Initiative ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ará ìlú láti ṣe àtìlẹyìn tó gbọ̀ngbọ̀n fún àjọ ọ̀hún àti àjọṣepọ̀ kí àwọn lè gbòòrò àti lè ṣe àǹfààní fún àwọn agbègbè. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní àjọyọ̀ àjọ̀dún ẹlẹ́ẹ̀kẹwàá àti ìtanijí, níbi tí ó ti kó ìwé jáde ní Ìbàdàn lónìí tí àkórí ìwé ọmọdé náà jẹ́ Bisola and the Paper Clock, olùdarí àjọ ọ̀hún Dókítà Lọlá Ọdéyalé Ayọ̀ Fáṣidà ló kéde wípé àjọ ọ̀hún kò ní tẹ̀tì láti máa kó ipa rẹ̀ láwùjọ láì bìkítà ìpèníjà rẹ̀. Ó ṣe lálàyé wípé àfojúsùn àjọ ọ̀hún láti tàn kálẹ̀ àti láti máa fún àwọn èèyàn ní àǹfààní náà ni kò ní dáwọ́ dúró. Dókítà Lọlá ló rọ àwọn ará ìlú láti máa yára kánkán sí ìdàgbàsókè àti wípé ìtẹ̀síwájú nílò ìfọwọ́sowọ́pọ̀. Ó tẹ̀síwájú láti kéde wípé àwọn ará ìlú lè ṣe àmúlò ojú òpó ayélujára àjọ ọ̀hún tàbí kí wọ́n pè sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Lára àwọn ọmọ àjọ náà ni wọn kò ṣàìsọ ìrírí wọn fún bí ọdún mẹ́wàá sẹ́yìn àti akitiyan wọn láti mú ìdàgbàsókè bá àjọ náà. Ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ òní kò ní ju báyìí lọ, àmọ́ kí a tó mú ìròyìn wá sí òpin, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Tinubu ti yan ọmọ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Plateau Yakub Jang gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì àgbà ní iléeṣẹ́ ààrẹ. Ìjọba àpapọ̀ ti fẹ́ ikọ̀ Presidential Forest Guard Initiative dé ìpínlẹ̀ mẹ́wàá, wọ́n sì ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn aṣọ́gbó bíi 1,000 láti máa ṣọ́ igbó àti àwọn agbègbè láti rí i pé àwọn ọ̀daràn kò ríbi farapamọ́ sí. Gómìnà Ṣèyí Mákindé, Olúbàdàn ti ìlú Ìbàdàn Ọba Rasheed Ladoja àti ọmọ oyè fún ẹgbẹ́ òṣèlú APC yìí Sharafadeen Ali ló ti dárò ìpapòdà olóyè Lékan Alábí.
Àjọ elétò ìdìbò INEC fi ìwé ẹ̀rí ààrẹ Tinubu àti Shettima síta ṣáájú ètò ìdìbò ọdún 2027. Kẹ́mi Sola Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn. Ẹ kàn sí ojú òpó ayélujára wa gbogbo yín àti World Radio 893 FM fanpage tàbí www.worldradio893.com. Ẹ lè pè sí nọ́mbà yìí fún ìròyìn ojú mi tó 0916893 2000. Mo dúpẹ́ Ọlásán ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín. Oorun ayọ̀ la ó sùn.

dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gbogbo olólùfẹ́ wa tí eléyìí ti darapọ̀ mọ́ wa látìgbà tá a ti ṣe ìkànnì yìí ní aago márùn-ún kí n pé ẹ ṣe é tí ẹ darapọ̀ mọ́ wa iná báyìí kò ní tọwọ́ yín etí tẹ fi ń gbọ́ wa kò ní dohun tẹ̀ ń náwó sí ní agbára ti ọlọ́run ọba. Ẹ tún pàdé wa ní dídí aago márùn-ún ní òwúrọ̀ ọ̀la eléyìí tí a tún máa ṣe ìkànnì ti World Radio 9.3 FM ní ọ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ṣe bẹ́ẹ̀ ti ẹ darapọ̀ wa lọ́jọ́ tòní àti pé ẹ ṣe ti ẹ darapọ̀ wa lórí àwọn ètò àgbègbè eléyìí tí a mú wá sí etí ìgbọ́yìn ní ọjọ́ tòní. Mo lérò pé oníkálukú wa ẹ̀kọ́ kan tàbí ìkejì eléyìí tàbá ti kọ́ lọ́jọ́ tòní ẹ jẹ́ ká mo lò fún ìgbésókè àwùjọ wa náà ni torí àwọn kan tá a fi ń ṣe àwọn ètò yìí lọ́lọ́kanòjọ̀kan fún ẹ̀yin olùgbọ́ wa náà nìyẹn. Kò ní jẹ́bi tí a máa rí mọ lọ́jọ́ tòní ẹ tún pàdé ní aago márùn-ún ní òwúrọ̀ ọ̀la bí ògo ti yẹ tọ́ lọ́rùn ọba ẹ pa pípa ẹ tan títàn ayé wa kò sì níyẹ ẹlẹ̀ ẹbẹ̀rẹ̀ ti ọlọ́run ọba. Lórúkọ alága àti àwọn ìgbìmọ̀ tó ń darí ìkànnì tí a wà yìí lórúkọ olùdásílẹ̀ ìkànnì yìí evangelist mrs lillian bademosi lórúkọ ọ̀gá pátápátá ní ìkànnì tí a wà yìí ayọ̀ emmanuel ojo àti lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan òun náà ni èmi stephen adeyemi ige ni mo dàbí rẹ̀ pé ó dàárọ̀ oorun ayọ̀ lásùn ọ̀kọ̀ọ̀kan báyìí òun náà ni a jì í ó dàárọ̀.